0: 我家有真的就是反正是比较多有名居民有那什么啊有那么那个有老师做什么我说我爱你跟我保卫会我的有没的我把你自己我的高中马鸡
1: 你也压低了吗
0: 零了啊我好没发现我好没发现你我要说说一心里面一些我问你一下就明白我可先说说听我这个办一名我想这么些我的人民我在这里做我们能约了考官我考官你就弄你我还接着我弄在这里你拜拜拜拜我就说你的结尾我是给你们家这么些说话在我这里做我们能约了
1: ọ̀gá mi mo ti gbọ́ ohun tẹ́ ẹ sọ ṣùgbọ́n òwe tán máa ń sọ wípé orí ọmọ kékeré ó gba ìkó ṣùgbọ́n tí ó tẹ̀yìn ẹ̀ jáde ni ò mọ̀ kì í ṣe pé bóyá téèyàn bá gba ọmọ kékeré ní kò pé bóyá nǹkan kan ó ṣẹlẹ̀ sáyé èèyàn ẹ̀pọ̀ téèyàn bá gba ọmọ kékeré ní kò nǹkan mẹ́ni tí ì ṣẹlẹ̀ sọ́mọ yẹn kì í ṣe pé bóyá nǹkan burúkú ó ṣẹlẹ̀ sí èèyàn wọn ti lọ́dọ̀ yín mọ́
0: kò sí lọ́dọ̀ yín mọ́
1: báyìí kò sí wàhálà nígbà tẹ́ ti sọ yín ní ìsinyìí ọkàn yóò free àbí.
0: ẹ wò ó ṣé n bá kí n lọ báyìí ṣé n bá borí kan ṣé n bá kó gbogbo ní máa lọ báyìí mò ń tọ òdá díẹ̀ ṣẹ ní.
1: ọlọ́run ó gbọ́ bẹ́ẹ̀ ṣe sọ́run ọlọ́run ó gbọ́ ṣe ti gbọ́ bàbá ẹ ṣeun bàbá ọlọ́run gbọ́ ohun tẹ́ ẹ sọ bá wọn. nígbà tẹ́ ẹ ti rí aláìsí pé ìwà tẹ́ ẹ wò kò dáa ẹ sì ti ń tọrọ ìdarí jẹ̀ṣẹ̀ láti ọjọ́ ẹ̀ ọlọ́run ó gbọ́ ẹja kúrò lórí èèyàn náà. nǹkan àṣírí kí lẹ ṣe níkọ̀kọ̀ tọ́pẹ́ tẹ́ bá ti rántí báyìí aya yín ò jà ẹ fẹ́ gbé ìgbésẹ̀ ṣùgbọ́n ìgbésẹ̀ tẹ́ ẹ fẹ́ gbé ẹ mọ́ ẹ mọ̀ bóyá kẹ́ ẹ lọ síwájú ni àbí kẹ́ ẹ lọ sẹ́yìn ẹ sì fẹ́ gbégbèsẹ̀ tí ó pààyàn lára ẹ fẹ́ gbégbèsẹ̀ tí àwọn èèyàn ó bu yín lé lórí ẹ pè lórí ètò ẹja mọ̀ta sọ sí.
2: labalábá tó fi ra rẹ̀ wẹ́yẹ̀ wẹ́.
1: nọ́mbà tẹ́ pè wá sí ni 09123708675.
2: ẹni tó wá fi ra rẹ̀ wé wa wé lè ṣiṣẹ́ wa. labalábá tó fi ra rẹ̀ wẹ́.
1: hello
3: sir.
1: ẹ kalẹ̀.
3: a kú ètò kò ní bàjẹ́.
1: sọ̀rọ̀ àṣírí lẹ fẹ́ sọ sà.
3: ẹ ní kí àbá yẹn sọ ní èdè náà fẹ́ sọ̀rọ̀ sí ẹ dákun. àtàrí ọmọ tuntun ni a máa sọ kì í ṣe kí àtàrí ọmọdé. àtàrí ọmọ tuntun gba èkó níjọ́ tẹ̀yìn jáde láàmú. ni a sọ kì í bá àtàrí ọmọdé.
1: ó yá kí lè fẹ́ sọ fún wa ń pa ẹ̀sà.
3: ẹ̀lọ́ àní ní kí mọ́ iná wọn sọ pé àtàrí ọmọ tuntun gbà.

0: kí ni nǹkan ti ń bẹ lọ́kàn yín tó jẹ́ nǹkan àṣírí? Àwọn nǹkan wo lẹ́rò pé ó yẹ kẹ́ ẹ sọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́ ẹ fẹ́ sọ síta? Hello. Lóòótọ́ ó yẹ kẹ́ ẹ sọ fún ìyẹ̀ngbà tẹ́ ẹ rẹ ni tẹ́ ẹ sọ fún ẹ bá wa sọ. Ẹ bá ti fẹ́ sọ, ẹ má dárúkọ ẹnikẹ́ni, ẹ kàn sọ ohun tó ṣẹlẹ̀ ni. 0912370865 làwọn èèyàn fi ń pè wá. Hello. Ẹ kalẹ̀. Ẹ yí rédíò yín lọlẹ̀ sà. Àbí màá ni. Ẹ kalẹ̀ ṣe gbọ́ wa. Yes, sir.
1: Ẹ kalẹ̀
0: sà. Sọ̀rọ̀ àṣírí lẹ fẹ́ sọ.
1: Ẹ kú ètò.
0: Sọ̀rọ̀ àṣírí lẹ fẹ́ sọ sà.
1: Ọlọ́run bá ṣírí wọn gbọ́.
0: Àmì Ọlọ́run. Mo ti kọ́ ọ̀tí ẹ̀. Lábalábá tó fi ra rẹ̀ gbé wa. Nǹkan tó bá jẹ mọ́ nǹkan àṣírí ni kẹ́ ẹ sọ fún wa. Hello. Ẹ kalẹ̀ o. Àwọn ló lò ó.

ìgbà mi àmọ́ bẹ ọkàn èèyàn àmọ́ sọ pé ọ̀rọ̀ yìí ṣe ń sọ àbí ń dákẹ́ ìgbà mi bẹ èèyàn fẹ́ sọ̀rọ̀ ẹ fẹ́ sọ nǹkan jáde ẹ nílò ẹni tí ó gbà yín mọ̀ràn lé lórí ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ẹ kàn fi sínú ni bó sì ṣe wà n kò sí nǹkan tẹ ẹ fẹ́ ṣe bẹ́ẹ̀ bá ti sọ́ọ̀tà yóò sì wà lọ́kàn yín náà ntẹ́tù yìí wà fún ẹ sọ síta kò sẹ́ni tó fẹ́ bú yín ẹ jẹ́ káwọn èèyàn ò bá yín dà sí hello. Ojú òpó táwọn èèyàn ń pè wá sí 091 23 70 86 75.

0: nígbà tó yẹ pé bóyá ìyá gan náà kò ní wọ because ẹun ò ní free ẹun jẹ́ káyà máa fún òun papọ̀ ẹ wo bí tá a bára wa dé ní Nàìjíríà báyìí. Hello. Yes ma. Mami mami. Yes. Ami ma.
1: Ọpọlọ yóò ní dọ́ba iwájú lẹ máa máa lọ òun ẹ̀mí dọ́lá rẹ̀ yìí
0: lágbàrí ìdùmarè. Àmì ọlọ́run.
1: A máa ju iṣẹ́ ọ̀rọ̀ tẹ́ ẹ ń sọ ni mo fẹ́ dá sí.
0: Ó yá mà.
1: Mo tún mo fẹ́ sọ̀rọ̀ lé lórí gan ló ti sọ yẹn kékeré náà ti ń pẹ̀ kàrókò. Ọmọbìnrin bá wà tí ò bá ti para mọ́ láti kékeré tó máa bá dàgbà ni. In this case, lady yìí, o ni kò kọ̀ fún bàbá yẹn torí day one tí bàbá yẹn ti bá lájọṣepọ̀. Ló ti yẹ kó pariwo lé bàbá yẹn lórí. Màá tún àṣírí síta ṣé ẹ fẹ́ lo nǹkan lára mi ni. Ọmọ yín ni mò ń fẹ́. Ṣé torí pé bí mo ṣe ń sùn lẹ́ṣẹ̀ wá lẹ́fẹ́ fi máa fi mí ṣe ìfà lẹ́fẹ́ fi máa fi mí ṣèfàjẹ. Day one ló ti kó kọ̀ fún bàbá yẹn. Máa lọ sọ fáwọn olórí ẹbí mi o. Tó nǹkan bá káre lọ́wọ́ rẹ̀ obìnrin bí ọkùnrin ṣàwà. Tó nǹkan bá káre lọ́wọ́ rẹ̀ tó tán lóbìnrin. Bó bá máa dìjà kó dìjà. Tó bá máa kúrò lé ọkọ kúrò lé ọkọ. Wọ́n á padà bọ̀ wá bá wọn parí ẹ̀ á padà sáàyè ọkọ ẹ̀. Ju pé kí bàbá yẹn máa bá sùn kó máa bá sùn bí ìgbà tó ń rí sàárà. Fún orin kó gún rẹ̀ gírígírí orin kó má gbà fún bàbá. Lórí gidi dẹ wà ló ti yẹ kó kọ fún ní tẹyìn bá ní jẹ ẹyàn ní fi rún mú tó bá sọ lọ sọbọ ní ìsìn wọn ló ti ń dùn mọ náà ni kí ló dé tí ò ṣe pariwo síta ní day one.
0: Ṣé ẹ tiẹ̀ mọ nǹkan tí mo tiẹ̀ rí sọ́rọ̀ yẹn Yorùbá sọ pé èèyàn ò lè nígi lóko kó má mọ èso ẹ̀ kéèyàn má mọ èèyàn máa mọ ara ẹ̀ ṣe rí irú èèyàn tó ti rí báyẹn mi ò fẹ́ dárúkọ ọmọ tán ti bí wọ́n ti ṣàbíyamọ irú nǹkan báyẹn mọ́mì yóò ti mọ ọkọ lára tó yẹ pé bóyá ọkọ àtìyàwó jọ wà lálẹ́ wọ́n fẹ́ sùn ìyàwó ti sùn lẹ́mọ̀ pé ìyàwó òun tó bá ti sùn ó ti sùn nu bí ọkọ bá sì ti sọ pé ẹ mọ̀ pàwọ̀ ọkùnrin àìgbọ́ pa pé nǹkan báyìí so ó pọ́síbù gan tó jẹ́ pé lásìkò ìgbà tí bàbá ọkọ ẹ̀ bá ń bẹ lọ́dọ̀ rẹ̀ òun lè máa rò lójú oorun lọ́hùn pé bóyá ọkọ ẹ̀ ni because bọ́kọ ẹ̀ náà ṣe máa ṣe nìyẹn kò lè jí kò lè tètè jí nígbà tọkọ rẹ̀ bá ń bẹ lórí ẹ̀ ńgbà míì ẹ mọ̀ káwọn ọkùnrin míì kò sí nǹkan tó kàn wọ́n oko tán fẹ́ lọ ẹ̀ wọ́n lò kò yẹn tán wọ́n lò tán ṣùgbọ́n àrùn kan iná ni ọlọ́run ṣàánú wa.
1: Ọlọ́run àṣàánú ọlọ́run á dá sí.
0: Àmì
1: òun ló ti yẹ kó kọ́ fún bóyá tí bàbá ọkọ dẹ̀ ń dùn mọ́ ju ti ọkọ ẹ̀ gangan lọ ni kò yé mi fún tó ló yẹ kó ti kọ́ ní day one.
0: It is well, mommy. Hello. Hello.
2: Hello.
0: Yes, sir.
2: Adale.
0: Yes, sir.
2: Ẹkú ètò.
0: Ètò ni orúkọ yín sàbúlẹ̀ tí ń pè.
2: Ọmọbìnrin yẹn gẹ́gẹ́ sọ̀rọ̀ ń gbẹ.
0: Yes, sir.
2: Ṣé ibẹ̀ ó ti bímọ? Ẹ̀bọ́ ti bímọ yín?
0: Bẹ́ẹ̀ni, sir.
2: Àbí kò ti bímọ?
0: Wọ́n ti bí.
2: Ṣé ọkì fọ́wọ́n ọmọ ọlọ́mú kílò tó mọ́ ni? Ẹ̀bọ́ mọ́ mọ́ mú lòwú, ọmọ òkè lòwú. Sóbí oorun náà ni ó wà. Ṣé ó sì sùn sí ilé òbí mọ́? Sẹ́nìkan fi wá ń bà. Ṣé ọ̀ sọ wípé òun ò ní mà oorun lòun sùn róorun ìyàwó nídùn? Ṣé tọ́mọ ìbá kéré tẹ́lẹ̀ kò ní yájú? Ṣé ọkọ ọjọ́ ọjọ́ gbẹ́gi náà gbogbo tó bá ṣe pé ọdún kẹ́lẹ̀ ọkọ sọ fún ọkọ rẹ̀ pé nǹkan báyìí ni bàbá rẹ̀ máa ń ṣe fún mi.
0: Kò ṣeé sọ o.
2: Ṣé lè wọ ni?
0: Irú nǹkan báyìí.
2: Yọ̀bà kí lè
0: ṣe tán? Kò ṣeé sọ o, ọ̀gá mi. Èèyàn ò lè rísíkì nǹkan ó ṣe é sọ ṣẹ́ẹ̀rí fún aráàta dádì ṣẹ́ẹ̀rí fún àwa aráàta la lè máa sọ bẹ́ẹ̀ ẹni tó jẹ́ pé ọ̀dọ̀ ẹ̀ ni kù wà tó bá sọ tí nǹkan tí ò ṣẹlẹ̀ bá ṣẹlẹ̀ ẹ dákun ṣé àwa tá a wà ń ta tá a fẹ́ gbà sínú ilé ni.
2: Ọ̀dà kí ni olóde tí kò ní ọ̀rẹ́ tó lè sọ pẹ̀lú ìjọba tá a bá máa ń ṣẹlẹ̀ sóun.
0: Ọ̀gá.
2: Ọ̀yẹ̀kọ́ lọ́rẹ̀. tọjọ mẹrin kọjọ mẹrin kan bá ṣẹlẹ sí.
0: Torí pé àwọn olóyìnbó
2: á ní dídà àgbẹ̀dọ́nà rẹ tó.
0: Ṣé rí àwọn olóyìnbó á ní nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ sẹ́yìn. Ohun tó ń dun ni wípé tí bàbá ọkọ ẹ bá ti bẹ̀bẹ̀ tá tún dọ̀bálẹ̀ pé kó jọ pé kinní òun á rò bóyá kò tún ní ṣẹlẹ̀ mọ́ á tún ṣẹlẹ̀. Torí pé kánípẹ́ kó tó ṣẹlẹ̀ ni ó lè stop ẹ̀ pé ok òun ti kò ní ṣẹlẹ̀ bọ́n ó ti ṣẹlẹ̀ already.
2: Ẹ̀rọ ọ̀gá yẹ kó fi ọjọ́ kan kó fi ṣe àìsàn pé bàbá yóò kò wá lónìí.
0: Àìsùn
2: fẹ́ ọwọ́ àkókò pé omi kaná dáa ló ń gbóná tó bá ti dún bàbá ẹ̀kọ́ dàbí lórí.
0: Bàbá mi ẹni tá a ní pé orun bàjẹ́ tá a ní kó fi ṣàìsùn tí ẹni tó orun bàjẹ́ yóò ṣàìsùn ni kò lè ṣàìsùn ẹni tó orun bá ti bàjẹ́.
2: Orun ládàá ló sùn.
0: Ìrọ̀ ẹ̀ mọ̀jà bú wọn nǹkan àbùdá tí wọ́n nìyẹn.
2: Irú orun bẹ́ẹ̀ yọ dáadáa.
0: Àbùdá tí wọ́n nìyẹn mọ̀jà bú wọn bàbá mi.
2: Ọlọ́run
0: ọba ohun tí ó ju kádàrá àti tí ó ju ohun tágbára èèyàn ká lọ kọ́lọ̀ mọ̀ jẹ́ kọ́lọ̀ mọ̀ gbé bá wa. Olórin kan mega 99 kọ́ ni ogun tádúrà oníléeṣẹ́ kọ́lọ̀ mọ̀ gbé bá wa. Ǹjẹ́ gbọ́n kan tí bàbá yìí náà
3: sẹ́yìn. Ṣé Temidayo ni láti London? Bí mo ti ẹ̀ drive lọ ni mò ń gbọ́ sóò yín. Tìmọ́ láti páàkì ni ṣe rí ẹni tó sọ pé bàbá nǹkan òun bá òun lájọṣepọ̀ yẹn ó ń dùn mọ́ ni tí ò bá dùn mọ́ there are a lot of things tó lè ṣe. Ó lè wọ ṣòkòtò tó bá fẹ́ sùn, ó lè fi kí sí yàrá àti ẹ̀ tọ́mọ ọmọ bá dé wọ́n wà kalẹ̀ kó ajé àmì ọkọ fáwọn ọmọ ní fóun ẹ wo ó ń dùn mọ́ ni. Ẹ jẹ́ ká fi gbogbo èrò ọkùnà tán kò sọ̀tọ̀ ọbẹ̀.
0: Jẹ́rí ó dùn sọ báyìí. Ẹ̀gbọ́n mi Ibrahim Chata ẹra sà mo rí yín o. Ṣẹ́rí ó dùn sọ báyìí. Kọ́lọ́run ba má jẹ́ kí nǹkan tá expect ò dé bá wa. Àdúrà ni ká máa gbà. Àdúrà tó yá máa gbà nu pé Ọlọ́run ọba ìṣòro tí ó dé bá wa tàbí ohun tí ó ṣe wá táyé ò mọ rò kí bóyá ṣe àmọ́ ṣe ni kọ́lọ̀ ọba mọ̀ jẹ́ òde bá wa. Jẹ́rí ayé tá a wà yí ọ̀pọ̀lọpọ̀ nǹkan lọ bí ò funra sí o ṣe pé o lè dọjọ́ iwájú yóò di nǹkan míì. Ẹ dákun láyé àtijọ́ ṣé báwọn ìyá wa ṣe máa ń ṣe làwọn òbí ìsìn náà ṣe ń ṣe. Ṣèbí láyé àtijọ́ àwọn òyìá wa wọn a ti mọ paramọ́ fún wa. Bóòlù àwọn òbí ìsìn ṣe ń ṣe pẹ̀ láwọn ọmọ wọn nù lé. Ṣé ìyàwó tó yẹ pé fúnra rẹ̀ gan kò lè wọṣọ gidi sí nínú ilé pẹ̀ láwọn ọmọ. Hello.
4: Hello.
0: Yes, ma.
4: Ẹ ṣe.
0: bẹ́ẹ̀ni. Ẹ ṣe gan ma. Ẹ ṣe gan. It is well. Lóòótọ́ àyàbálé lè ṣùgbọ́n ẹ̀kọ́ pọ̀ tí ń bẹ ńbẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ìsìn ẹ̀yìn ìyàwó ìsìn lóòótọ́ kì í ṣe nǹkan tó mọ́ra mọ́. Ó ti di mọ́lí. Àwọn kan ṣùgbọ́n àwọn kan sì tiẹ̀ mọ́ wọ bra. Ẹlòmíì kò sí ohun tó kàn wọ́n mọ́. Ohun tó nira fún wọn òun ni láti máa wọ àwọ̀tẹ́lẹ̀. Àwọ̀tẹ́lẹ̀ ṣèbí bra tí ẹ̀ sì wà òkè. Ẹlòmíì bẹ obìnrin ni o àti lè wọ àwọ̀tẹ́lẹ̀ ti ìsàlẹ̀ àti lè wọ pátá fúnbìnrin míì kò lè wọ. Mi mọ tán sọ pé ó ṣẹlẹ̀ bóyá ó fún wọn ni o bóyá ó inconvenient wọn náà ni o bóyá kò jẹ́ kárìn dáadáa ni o bẹ́ẹ̀ sì rí ayé àtijọ́ kò rí bẹ́ẹ̀. Láyé àtijọ́ gbà tá a wà dàgbà tá a fi dàgbà àwọn orí ìyá wa kan máa rìn ní hòhò káàkiri inú ilé. Lóòótọ́ àwa ọmọ rẹ̀ ni o. Ọmọkùnrin bẹ nílé yín ọmọbìnrin bẹ nílé yín lóòótọ́ ẹ mọ rò pé bí ẹ ṣòbí ẹ̀yin lè bí wọn ṣùgbọ́n ọmọ yín ni ẹ wà máa rìn ní hòhò ẹ̀yin ò bí obìnrin ẹ máa rìn ní hòhò káàkiri inú ilé níwájú àwọn ọmọ yín ọkùnrin àtọmọ yín obìnrin ọmọ yín tó ti gbọ́n. Ibi tá a bá ara wa ń semester yìí náà ṣé ẹni tí kò àti wọ àwọ̀tẹ́lẹ̀ tí ò mọ lára tó bá ẹlòmíì ń bẹ tó bá tiẹ̀ ti wọ̀ dé báyìí immediately báyìí àwọn yẹn tiẹ̀ ṣì ń try bá ti ń dé báyìí wọ́n yọ́ dànù. Ẹlòmíì ń bẹ nu mọ́tò ni ó ti yọ́ dànù ẹlòmíì ò tiẹ̀ ní wọ̀ rárá. Wá àwọn ọmọ kékeré ìsìn àwọn obìnrin tán ṣẹ̀ṣẹ̀ ń dàgbà àwọn ọmọ 14-15 ẹlòmíì kò ní bra mọ́ ojoojúmọ́ ní sì ń jáde. Ẹlòmíì bẹ bá rí láàrin ọjà bẹ rí ń gbòòrò bẹ ni pé kó kàn wọ aṣọ kan aṣọ tó jẹ́ bíi tọ́ọ̀pù ọkùnrin bóyá bíi irú extra large tèmi ó wọ̀ báyìí irú extra large tọ́ọ̀pù ni o tíṣẹ̀tì ọkùnrin ni ó kàn wọ̀ yóò kàn gbé sọpọ̀ ẹ ti mọ̀ pé eléyìí kò wọ nǹkan kan sókè kò wọ nǹkan kan sísàlẹ̀ yóò sì máa sọ̀rọ̀ ẹ bá lọ wò tó sọ̀rọ̀ sí tó kọ̀rẹ́ ẹ̀ tiẹ̀ ni wọ́n bù pé kílẹ̀yìn náà wò bẹ́ẹ̀ tí wọ́n sọ fún un pé kílẹ̀ rí ń bẹ̀ kí ló dé tẹ́ ìgbójú yín kẹ́ máa wò rántí yín kẹ́ ó kú máa lọ. Àtìlé Ọlọ́run wo ìyẹn ò mọ́sálásí ni o àti chọ́ọ̀chì ni o bí wọ́n pọ̀lọ̀pọ̀ ó ṣe wọ̀wọ̀ kú wọ ewọ́ bẹ̀ náà nu ìgbà tó jẹ́ pé àwọn olùyọ̀ tó ń darí ẹ̀sìn náà àwọn náà ń ṣe pámì àwọn náà ń ṣe jerry kò sí ohun tó kà wọ́n náà ìṣá àti sanwó ẹtì mowó kò sí ohun tó kàn yín pẹ̀lú gbogbo ìwọ̀kuwọ̀ tó fa distraction kọ́lọ́ ń ṣàánú wa ni o. Àwọn ọmọ míì tí wọn ò bá wọ nǹkan tán fẹ́ wọ ẹlòmíì ọmọbìnrin míì wọn kò mọ̀ bọ́n ṣe ń jòkòó tán pàdé mọ́ ọmọbìnrin kó jòkòó kó mọ̀ bọ́n ṣe lọ itan pọ̀ kò mọ̀ tọ́kẹ́lẹ́sọ̀ ọmọbìnrin míì kò wá sùn kò yóò sùn kàkà ni. Ẹ wo Ọlọ́run ọba ni ó ṣàánú wa. Hello.
4: Hello, Kale.
0: Yes, sir.
4: Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. ọmọ yẹn mọ mi kò gbà fún mi dáadáa wọn wá lọ bá mi tọ́tún sí ọmọ yẹn wá nù sáfẹ́ mo sábà nínú mo dín ṣe nǹkan yẹn lọ ọmọ yẹn wá mú mo fi ọmọ yẹn wá ti yíra kó fẹ́ yí apadà mo fi mú mi ní ọkọ tì mí gbá ọmọ yẹn wí fún òbí kò wú ọmọ yẹn ṣe ìmọ̀ lọ́gẹ̀ẹ́dì báyìí ẹni mo lè fún mọ́mọ́
5: ohun orí yín mọ̀ gírí tẹ́ dànù àwọn èèyàn sì ń bẹ nílé ẹ̀rí pariwo sókè ẹ̀ fi ṣe sóònú ẹ̀ kú.
4: kò ṣe é sọ ọ́ tán.
5: Amisa Eseun. Hello.
6: Oni e baje fun e be se pe pe mi.
5: Ami ateyin na ya da so.
6: Adua yin ogba.
5: Ami.
6: Era anu gba ku aje.
5: Eh awa ni.
6: A ni saizun lo gbe won.
5: Ami o.
6: Se ri obirin yi. Ọkọ ẹ̀kọ́ tí bàbá ọkọ rẹ̀ ọba so. Yọ yẹ ìlẹ́nu. Ẹ̀ẹ̀kan tó bá bà sun. Ìní ò fi ṣe iṣẹ́ tó yẹ kó ṣe lákọ̀ọ́kọ́. Nígbà ọba tají mọ́ bàbá lọ. Tó bo bàbá ń gbàjú lẹ́ẹ̀kínní ẹ̀kejì ẹ̀kẹta. Bàbá ọmọ kò ń sa ìdá. Iṣẹ́ tó yẹ kó ṣe lákọ̀ọ́kọ́ nu. Tọ́ bá ti ẹ́ ṣèyàn tí bàbá ò lè rojọ́ ta. Ilẹ̀kùn yàrá rẹ̀ di títì kọ́mọ tẹnu ọ̀nà kọ́ sọ fún ọmọ ẹ̀bọ́n wọ́n máa gbójú wíńdò ké sí un bọ́ba dé èmi náà máa sun o sẹ́mi tí wọ́n sùn láago mẹ́ta ní ìsìn lẹ́nu kókó ń wọlé wàá bá láago márùn àbí mẹ́rin tí wọ́n mọ̀ pé yẹn wọlé ṣùgbọ́n èmi ó tilẹ̀kùn ọ̀mẹ́ mi sì yanra mi lẹ̀ iṣẹ́ tóbìnrin wọ́n ṣe kú o iṣẹ́ tó yìí ó ṣe lákọ̀ọ́kọ́ tí ò ṣe tó bá yẹ pé mi rí ọkọ kọ́ye kó yóò bá ṣe ń bá a sùn ọbẹ̀ lò ní nkọ́ ẹjọ́ nítorí ọlọ́run ọ̀rọ̀ igbà kíyèsí o ká kíyèsí ara wa o abilékọ akóredé dasọlá ni látàgọ orí yóò ní dàrú ẹ mọ́
5: ọ́ sí
6: o láéláé.

0: Hello.
1: Ani
0: yeye. Ekaro.
1: Ekale kushe opolo.
0: Esun sir.
1: Ade kwansu. Alafia fun yeto.
0: Alafia fun yin omo ba gbe ngagbajumo.
1: Seri ankora leko lori to ni.
0: Bẹ́ẹ̀ ni.
1: Ade awon obi kanjo tori Olorun. Ta ba ti n ji loru ton ri ko ti omo won wa ni sisun.
0: Bẹ́ẹ̀ni, I'm going.
1: Aṣọ àtàkàkà ni ọmọ kékeré ṣàbọ̀ àwọn ọmọ kankan. Tá a bá jí bá bẹ́ẹ̀, kí ọmọ bá fẹ̀gbẹ́ ìlú lẹ̀. Kí ẹ jẹ́ bẹ́ẹ̀ kọ̀ fáwọn òbí. Àlẹ́gẹ́ ni mo bí àwọn òbí. Ẹ̀yin tá ẹ jẹ́ ìyá, ẹ má bá ọmọ yín ọkùnrin wẹ̀ pọ̀mọ́ nílé ìwẹ̀. Kò sí bọ́ máa ń ṣe lè kéré tó bó ṣe lè dàgbà tó. Ẹ má bá ọmọ yín ọkùnrin wẹ̀ nílé ìwẹ̀ láwẹ̀ papọ̀. Ìyẹn bá àwọn obìnrin mí jẹ́, wọ́n ò ní ọmọ kékeré ni kò dá nǹkan mọ̀. Ẹ̀yin tẹ ẹjẹ́ bàbá, ọmọ yín obìnrin má bá wẹ̀ papọ̀ mọ́ nígbà tó wà kékeré. Ẹ má ní òdá kankan mọ́ ọ̀pọ̀lọ́ àwọn ọmọ ọ̀sìn kọ̀m̀pútà ni. Gbogbo Ọlọ́run ọba a ní ṣíṣe o. Torí bẹ́ẹ̀ bá gbìyànjú ẹ̀ ègún ni o. Ẹ̀yin bàbá, ẹ má bá àwọn ọmọbìnrin wẹ̀ nílé ìwẹ̀ nígbà tó wà kékeré. Ẹ̀yin ìyá, ẹ wa ọmọ yín rẹ̀ ọkùnrin lọ́tọ̀. Kẹ wẹ ara yín lọ́tọ̀. Ẹ wà ọmọ ẹ wọnú ilé ìwẹ̀ jẹ́ mọ́ ìwẹ̀ papọ̀. Ègún ni o. Àlàáfíà fún yín tó.
0: Àlàáfíà fún yín sá. Hello. Baba e kúrò nbẹ rédíò yín tàbí kẹ bá wa pa. Tẹ́ ẹ ti mọ̀ tẹ́lẹ̀ ni.
2: Mo
0: rò pé ń wáìn ni mi ni. À ń gbọ́ yín bàbá.
2: Inú mi dùn pé ẹgbẹ́ kọ́ mi lálẹ́.
0: Inú àwa náà dùn parí kọ́ ni yín gbé.
2: Mo ti ń tra ẹ̀ kódà ẹgbẹ́ bí 150 kọ́ mo ti ń dá ẹ̀ tó wà bí.
0: Ẹ má bínú ìró pọ̀ lójú òpó ni. Àmì.
2: Ẹrí ẹni tó pè yín kó tó di pé ọmọ bá gbé nǹkan ọ̀rẹ́ tó pè yín. Ibo ya pé nǹkan kan wà nílẹ̀.
0: Olùsọ látògbòmọ̀sọ.
2: Ọ̀rọ̀ ni wọ́n sọ níwájú ọba onímájẹ̀mí.
0: Ẹ̀yin náà gbàgbọ́ pé ó ṣeéṣe kí bàbá yìí lo nǹkan.
2: Mo gbàgbọ́ kọ́ àṣẹ Ọlọ́run kan tí mo pè yín fún yín. Ṣẹ́rí ṣé ń gbọ́?
0: À ń gbọ́ yín.
2: Lóòótọ́ ìyá yín lè sọ pé ó ń bàjẹ́ ọrùn mi mọ̀ nípa ẹ̀. Ṣùgbọ́n nípa ọ̀rọ̀ bàbá ọkọ ẹ̀yin, ó ní nǹkan tó wà ń di. Bẹ́ẹ̀ni, bàbá yín ṣe àjò débẹ̀. Nǹkan tó ń ọmọ ìlú níwájú ọkọ ní Májè. Mo ti fẹ́ sùn, kódà mo wọlé mo bá nínú prógrámù rẹ̀. Bíkọ́sì mo ṣe kébé iṣẹ́ dé ni ẹ̀mí mi ń ṣiṣẹ́ àgbẹ̀. Mo wá dúpẹ́ pé Olọ́mọba sọ pé bẹ́ẹ̀ á sùn. Bó ti jẹ́ nìyẹn o, níwájú onímájẹ̀mú tá jíyàn lọ́jọ́ kẹrin gbogbo wa. Ìṣe lásán.
0: Ẹ̀yin ò gbàgbọ́ pé n tó ṣẹlẹ̀ yìí kò lè ṣẹlẹ̀ naturally.
2: Ó lè ṣẹlẹ̀ naturally dáadáa.
0: Ṣùgbọ́n lè yí gangan kò yí ṣe lásán.
2: Níwájú ọ̀rọ̀ onímájẹ̀mú ó láyé àti ọ̀rọ̀ á jíyàn lọ́jọ́ kẹrin. Ó wà látara kìí ṣe pé ọ̀rọ̀ pé èèyàn báyìí lọ́jọ́ ṣe gbogbo ọ̀sìn àwọn tó bá jòrò fẹ́ pọ̀ nǹkan pọ̀ nǹkan ti ṣẹlẹ̀ rẹpẹtẹ wà ṣùgbọ́n tèyí tẹ́ ẹ gbé wá orí ètò lálẹ́
0: yìí
2: ṣe lásán níwájú onímájẹmú tó dá gbogbo ayé àjọ
0: àtàkùn nípa. Ẹ ṣeun sá.
2: Mo fẹ́ tọ́jú mi padà mo tẹ́ kí n sọ fún mi pé àná.
0: Ẹ ṣeun bàbá.

0: Hello.
1: Hello, sir. Hello, sir.
2: Hey, Caro.
1: This month we are in Diarere.
2: Diarere. Mama, kill every 50,000.
1: Move up and move him and start sweep. Biscuit, almost Bayrou.
2: Biscuit, Bayrou.
1: Hey.
2: What do you want? Hello.
3: Hello,
2: sir.
3: Caro. Yes, sir. I'm not sure if I'm not sure.
2: Akumeji Tamuluku abi.
3: Bẹ́ẹ̀ni, sir.
2: Mama Aminatu láti Akumeji.
3: Bẹ́ẹ̀ni.
2: Kí lẹ́fẹ́ 50,000 ta?
3: Ẹ̀pà yíyan ni mo fẹ́ mọ ọ̀tà sí mọ gbé fáwọn aláṣẹ.
2: Ẹ̀pà yíyan.
3: Bẹ́ẹ̀ni, kí mo ra tútù kí mo yẹ mọ̀ á mọ̀ sọ fún àìfáwọn aláṣẹ.
0: Ọkùnrin mà ní ń sọ̀rọ̀ yìí.
4: Ẹ dákun ẹjọ́ mú bí mọ́sọ́ máa fi ṣe dínà àkẹ́dá ní ẹjọ́ ẹ dákun.
0: Ẹ má bínú obìnrin là ń fún
2: ọgbà látẹ̀ tí á wọ́n àkàndá lọ.
0: Sọkùnrin. Hello.
2: Ẹ kàrọ̀. Táwà Mùsùlùmí látọjàbá. Mama kí lẹ́fẹ́ 50,000 ta?
5: Anamọ.
0: Anamọ tútù nù o. Tutu te mo le te mo ta.
2: Anamọ.
0: Anamọ tutu ta mo le ta mo ta.
6: Hello, sir. Hello.
2: Hello,
6: sir. Ekweto, sir.
2: Yes, ma.
6: Mi si send fun kelo toro ta. Oye bande la ti so mi ni ba do ta.
2: An gbo yin ma.
6: O fe ti ran mi lowo fun ati ise ni
0: ta. Kile 50,000 ta.
6: Yes, sir.
0: Ẹ ṣe
6: fẹ́
0: máa
6: fi gbọ́n
0: gàárì
6: ni, sir.
0: Ẹ máa
6: gbọ́n
0: gàárì. Lọ́mí.
6: Bodija.
0: Hello.
2: O ti rí. Ọ̀pọ̀lọpọ̀ ọjà téèyàn máa pe 50,000 lítà.
4: Ẹ kalẹ̀ o.
0: Ẹ kalẹ̀ orúkọ yín ibi tẹ́ ti ń pè o.
4: Ẹ fà ní láti gbági.
0: 50,000 kí lè fẹ́ fi máa tà mama.
4: Ó
0: di kòkó kọ́ nù.
2: Kan tó ra blọ́ọ̀kù.
0: Hello.
2: Hello. 091-2370-8675.
5: Hello, sir.
2: Hello, ma.
5: Akinola Alimọ.
0: Láti bo.
2: Akinola Alimọ.
0: Yẹ mẹ́tù 50,000 kí lè fẹ́ fi máa tà.
5: Oúnjẹ ni ta àmàlà.
0: Àmàlà. Ẹ ti ní ṣọ́ọ̀bù àbí eléyìí tẹ́ ẹ mọ kiri.
5: Mọ kiri.
2: Ṣé bẹ́ẹ̀ ń tà lọ́wọ́ báyìí?
5: Lára àwọn tó ti tà ní sá. Mo ti ń tà ní tó ti tà ní pẹ́.
2: Ìgbà ó lẹ̀ tá gbẹ̀yìn. Ìgbà ó lẹ̀ tá gbẹ̀yìn.
5: Sá.
2: Ìgbà ó ní ẹ̀ tá gbẹ̀yìn. Nbo la dugbo yin.
5: Lati Yemetu.
0: E wa ni e mo kiri ibo le fe mo kiri lo lati Yemetu.
5: Ah, o kiri la tele tele ona Yemetu de la tele mo ma kiri lo.
0: E ni sin wa nko agbogbo bi te fokan si to je ibi ta won customer yin wa ngba yin se mo pe awon kan le ma si nbe
5: mo.
0: Oúnjẹ òkúta.
2: Ṣé ò ní bá jíjẹ lọ?
5: Ṣá.
2: Mo ní ṣé owó rẹ̀ ò ní bá oúnjẹ lọ?
5: Àrárá o.
0: Torí a wá yé ẹ̀yìn wò ó. Tá a bá sì rí pé ẹ fi ta nǹkan tí ẹni ẹ̀ ń tà ẹ̀.
2: Fọ́tò yín.
0: Olóòní ní jẹ́ àṣẹ̀sìn fa.
2: Fọ́tò yín a fi ta ni.
0: Ó dáa. Tó bá di ọjọ́ ọ̀ṣẹ́gun ọjọ́ Tuesday láago mẹ́wàá ẹ mọ̀ bọ̀ nílé iṣẹ́ wa lágbe lóńbì.
2: Hello.
4: Hello, sir. Ẹ̀kalẹ́ sà.
2: Ẹ̀kalẹ́ o.
4: Dápẹ́ Ọ̀yọ́ Aláàfin rẹ̀.
2: Ọ̀yọ́ Aláàfin.
0: Ọ̀nà Ọ̀yọ́ jì o. Adéọ̀sìn ni ó wà bẹ́hùn.
2: Ọ̀dọ́ Kábíyèsí nù.
0: Hello.
5: Ẹ̀kaàrọ̀.
2: Ẹ̀kaàrọ̀.
7: ma se ata
2: lata dugbo bu
7: last garage
2: lo ki are
0: ewo na garage
7: galaxy
2: ni o ki are
7: ben
2: mo ti mo ti ayo fe tan ti mo ba ki le fe vita
7: nylon
2: mo ti mo ko lo pa ladugbo yin be Adeyeye ma fi ko mi.
0: Ala gba o.
2: Baba ati owo awon akanda lo ni opo gba. To ba kan yin opo gba lati se ti akanda.
0: Hello.
2: Hello.